we pro man dey e blade or enja e a man dey meju a man dey me omo nuka che we e no nyini dey no e mo nya ko blo me che je la njueni we mu we no bonyo na bonyo ye we mo e man on bon de clip we na mo bonyo na te we o jan on bo man ne on wo so ne dey o dia ne o jan ne mu we nyun albo nu ate o man nyun albo nu e gba ma on je anyo en bo ma ri eno ona pe de de ba mo koni e yu o mo pe ke ko amo nu bo amo je ate won asia o mo pon ni o ja e ko blood te a pe te de a blade a pa nyun ata han pon a blon a bon wo pon wo blon wo do bon we ko je to bo ma ona nyun en bo agba no kan no a che no blon we nu bo we ni o de o ne se ji kan ọmọ yin kele ọrọ bọnyọ orí kúlẹ̀ mọ ti ẹ yọ sáré kan wọn sí i wọn jú mọ díẹ káwọn nu ọyàn àkàrà mọ káwọn ní wọn sáré mọ káwọn ní wọn pẹ ní wọn ẹyàn bọ adé mọ sí i wọn tiẹ mọ akọrọ mọ jọba ṣe é ju o ọrọ ẹsẹ tí ó tilẹ bile ọmọ àtẹ ẹlú yorùbá awẹ kan ní wọn ẹdùn wọn ní tẹ pọn jẹ ọjọ ẹfọn mọ inú wọn wọn jẹ ọjọ mọ díẹ ọ̀nà pẹ ti pépé jọ àpọn ní ebúrẹ àdí ọmọ mu omo wa kan pa wa blo po bo a mento wa blo e pesi wa ko e pesi wa ko e pesi omo mu ajar bo wa bo ko me clear te mu akwasi ya wo pmo yo kan te un blo un dobo we ajo e mo mu de odaka ona nyu ama e po tu bo mu la o nyu peson bo oyun we bla o mo te jurbo oyun pmo oyun bla oyun daba oyun ma po te pa di clear pe